0: ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ láti gbogbo bí tẹ ti ń gbọ́ wa lórí Yoruba Language Program on 4EB Radio. Àwọn olótú tẹ gbádùn jujuju, olótú ṣe yìí.
1: Ẹ ǹlẹ́ o, ẹ̀yin aráalé, ṣe dáadáa la bá yín o, ẹ ṣe tẹ darapọ̀ mọ́ wa láàárọ̀ yìí o.
0: Dada ni olótú ọ̀la wọ́n wà on absence without leave. Awo.
1: Wọ́n gbádùn ni. Wọ́n sì wà lórí omi ibi tó ń rìn tó ń jayé. Tó ń wo gbogbo àgbáyé.
0: Gbogbo pé wọ́n jayé yẹn gan tó jẹ́ pé òun wọn ti ń lọ.
1: Òun wọn ti ń há. Wọ́n gbádùn ni yẹn.
0: Gbádùn yẹn ti pọ̀ jù.
1: Wọ́n gbádùn ni ìyá.
0: Báwo ni ọ̀sẹ̀ tó kọjá bí? Àbí àná ó dàbí pé oríṣiríṣi ìpàdé ló ń ṣẹlẹ̀ káàkiri ìlú.
1: Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, àwa lọ gbá fàájì ni lánàá.
0: Ẹ̀yin frequent flyers.
1: Frequent flyer bíi ti báwo.
0: Ẹ̀tẹ̀ kan máa ń lọ káàkiri ìkẹlẹ̀ máa jó.
1: Bẹ́ẹ̀ inú kì í ṣe àṣonijó o, àkànlọ báwọn èèyàn ṣe àṣeyẹ ni kẹ.
0: Àṣeyẹ.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹni ẹ ń ṣe ọjọ́ ìbí ni.
1: Àwọn ṣe ọjọ́ ìbí ni àjọta ọdún.
0: Ẹni ẹ ti ń kó díẹ̀ díẹ̀
1: o. Àìrọ̀ o, ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni. Ìbọn ní ogójì ọdún láyé ń bẹ̀rẹ̀.
0: Ayé ṣẹ̀bẹ̀rẹ̀.
1: Mẹ́wàá ló ṣẹ̀lẹ̀ ogójì ọdún, ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni wọ́n.
0: Ẹ̀yin ń dùnyàn, ẹsẹ̀ ń dùnyàn.
1: Ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni.
0: Ara máa gbéra, ẹ
1: àwọn kan nìyẹn.
0: Ayé ṣẹ̀ ń bẹ̀rẹ̀ nìyẹn.
1: Ayé ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Àjò lójú agbo.
0: Irun a máa fi orílẹ̀ a máa jáde létí. Ayé ṣẹ̀ ń bẹ̀rẹ̀.
1: Irun wo ló ń fi etí lẹ̀?
0: Àwọn míì tán máa ti ń dàgbà olótú wa. A bẹ̀rẹ̀ sí parí, bọ̀ irun a bẹ̀rẹ̀ sí wù létí wọn.
1: Ìyẹn àmì pé wọ́n ń dàgbà nìyẹn pé wọ́n ti ní ọgbọ́n. Àwọn tàdé ń sọ yìí náà tí àwọn bá ti ń dé ọmọ ọdún yẹn owó ti máa wà lọ́wọ́ wọn. Ìgbà yẹn máa wà ní management. Ayé ṣẹ̀bẹ̀rẹ̀ ni gbogbo nǹkan tó fẹ́.
0: Ìyẹn ò máa ṣe ìrètí.
1: Àwọn kan nìyẹn wọn ọ̀pọ̀.
0: Oríṣiríṣi.
1: Ìyẹn àwọn tó járúgbó dára wọn mọ̀. Ṣùgbọ́n àwọn tó jẹ́ bíi àádọ́ta ọdún, ogójì ọdún, àwọn ayẹyẹ àyọ́ngẹ̀ ló jẹ́ agbó nìyẹn. Bẹ́ẹ̀ ni.
0: Kò sárúgbó Ghana.
1: Kò sárúgbó gan lọ Australia. Arúgbó dára ẹ̀ mọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn tẹ̀mí mọ̀ ṣe àyọ́ngẹ̀ ni wọ́n. Àfàpàtì yẹn gan.
0: Ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀rẹ̀ lo aspirin àti Fensic.
1: Irọ́ o.
0: Kẹ̀fí wá láàárọ̀ yìí. Láyé gbogbo yàn gan.
1: Mi yàn kankan o. Gbogbo ara ló ṣe gírí. Ìjọ tí mo jọ́ lánàá ò tó mi. Simi gan, ẹ̀rọ tí orin tí simi kan ó wà ń bẹ̀. All the party wey dem dey do for Lagos City.
0: Kí ni àwọn kan ta ní fún àwọn èèyàn wa léni?
1: Oríṣiríṣi, a ní àwọn tó fìwé ránṣẹ́ sí wa. Tabarẹ́ni tó fẹ́ darapọ̀ pọ̀ mọ́ ètò, wọ́n fẹ́ sọ̀rọ̀, tán ní ìbéèrè, tán nìkan tó fẹ́ sọ, ẹ gbá wa láago. Nọ́mbà wa 0404-592-133. Ẹ dẹ̀ lè fi ímeèlì ránṣẹ́ sí wa info@yorubaschoolaustralia.org. Ẹ tẹ̀ wa láago, ẹ fìwé ránṣẹ́ sí wa. Tẹ bá ní nǹkan tó ń dùn yín lọ́kàn àbí tẹ fẹ́ ka jíròrò lórí rédíò, tẹ bá fẹ́ pè wá kẹ bá wa sọ̀rọ̀, tẹ́yìn gan bá ní nǹkan tẹ fẹ́ sọ fún àwọn àwùjọ wa, ẹ gbá wa láago, ẹ fi ímeèlì ránṣẹ́ sí wa. Ètò yìí ti gbogbo wa náà ni.
0: Àbí ti gbogbo wa ni.
1: Ti gbogbo wa ni.
0: Torí ẹnìkan kọ lẹ́tà sí wa nípa ọ̀rọ̀ pé ta ló yẹ kó bá ọmọ wí, ṣé bàbá ni àbí ìyá?
1: Tọ́ àbí màmá àgbà àbí bàbá àgbà. Àbí ta ló yẹ kọ́mọ ti kọ́gbọ́n wálé?
0: Nǹkan tán bèrè ni pé ta ló yẹ kó bá ọmọ wí, ṣé bàbá ni o àbí ìyá ni o? Wọ́n sọ ju yẹn lọ.
1: Bàbá ni, ṣé kì í ṣe bàbá ló yẹ kó bá ọmọ wí ni?
0: Ìyá náà yẹ kó bá ọmọ wí.
1: Ẹ ṣe àwo.
0: Torí ìyá, ó ní kí ìyá ṣe máa ń bá ọmọ wí tó jẹ́ pé orí eto je pe o ma mogbon wa tori awon obirin ni mo emotional intelligence
1: iyan te so yen mo gba pe obirin ni emotional intelligence to po mo gba yen e ku lakaye pelu yen e ku lakaye
0: pelu
1: sugbon ibawi yen awon baba ni awon ko na ma pe ni olori ile ni
0: olori ile oro owo
1: won na le gba wa
0: o se pe owo egba gbogbo yan lo wa lo won
1: no egba ta won mo ni ki se egba ti yawo won se ton ton di egba ti
0: olorun e ka ri nko buruku
1: nko buruku ni
0: nko buruku ni
1: awon omo ni mo so won ba won wi
0: se won le ye egba ti omo ni lu Australia
1: eh so ito ko ele ya won ti UK ni so omo yen awon obi e bawi wa binu wa lo pe olopa pe won na won na gan awon olopa ko awon child safety e mo na won wa de o wa ya lenu pe ngba tan dede awon obi e ni awon na to to pe sugun o da pe ko fe ma ba won gbe na o yo nda e come lo fun bi o second o wa se mo ke ngba mi awon omo ma ro pe to ba mo kuro nle awon lo gbadun ni ngba to mo e ri awon ibi to mu lo ki a loju e la o ngo fun re lo ni o fe pada sodo awon obi e
0: but ko ni se pe tori yen ni ki awon nomo ko fe na pa
1: ipu ni le ki se ko nomo pa die ni bawi
0: die ni bawi
1: ki je bi ka lo omo pa nkan na
0: ki o ma fi ara omo yen bu abi awon kan ti o ku die ka to lara omo na ki o ma fi fi
1: gba o emi ran ti pe ngba ta kere o awa je palamba igba lo nde be o
0: ko
1: to so
0: ko
1: to so
0: oju ti la ni
1: ko to so oro kan bayi igba ti ni
0: oju ti la ni
1: owo iya mi mu to ye pe o de ya o ti ni soro tan igba ti ati ba e loju
0: but an soro nisin ta lo ye ko bo mo wi se baba ni o abi se
1: baba ni
0: ki le tun se je baba baba ti ya lo ye ko dawo po kan sise
1: e ri yen so baba ti ya ni lo ye ko dawo po like en to nkan to ma se ni pe ngba mi o le je nkan to mo se to nilo ibawi lo ma la ma fi mo en to to si ju iru ti nkan ba sele to ye po ye kan ba omo wi o ye ki baba ti ako ti koko penu po
0: iyan se pataki
1: nipa ki se pe nkan mi wa to ye pe eyan ma foju fo baba le foju fo ki ya ma foju fo ṣùgbọ́n ẹnu wọn láti kò pé eléyìí a máa jọba ọmọ wí nípa ẹ ni o.
0: Kì í ṣe pé kí bàbá máa bínú gan pa nǹkan kí màmá máa sọ pé kò tó nǹkan tó ń bínú sí níwájú ọmọ.
1: Bẹ́ẹ̀ni bí
0: undermining. Kí bàbá náà lè dúpọ̀ ṣe bẹ́ẹ̀ fún màmá. Àwọn ọmọ dẹ̀dẹ̀ dúbọ̀ rí pé ẹnìkan ló ní agbára jù bákan nínú ilé bíi pé màmá ti sọ ilé but a máa dúró de bàbá o bàbá ti sọ ilé a máa dúró de màmá.
1: Ó dẹ̀ máa ń wọ́pọ̀ ó máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé téèyàn bá ṣàkíyèsí pé ó ń ṣẹlẹ̀ èèyàn láti tètè yíwà padà láti rí dájú pé àwọn ọmọ mọ̀ pé tí màmá wọn bá sọ nǹkan tí bàbá wọn bá dé nǹkan tí màmá wọn sọ ẹ ni bàbá wọn máa dúró lé ní ma gbà.
0: And ó yẹ kí bàbá àti ìyá kan tí even tí bàbá bá rò pé àyà nǹkan tí ìyá sọ yẹn ò gbà.
1: Àlójú àwọn ọmọ á sì ti ìyá lẹ́yìn.
0: Ìyẹn
1: ṣe pàtàkì kẹnu kò. Nǹkan tó tún wà ń bẹ̀ ni pé téèyàn bá ń bínú lọ́wọ́ ṣó yẹ kéèyàn máa bá ọmọ wí nígbà tó bá ń bínú lọ́wọ́ torí ó dà pé bínú téèyàn bá ń bínú ọ̀rọ̀ tí ó yẹ kéèyàn sọ èèyàn máa sọ
0: owo yin
1: torin binu
0: owo ma move faster ju ogbon ori lo gba mi yan le owo le lo se nkan to ye ko se
1: emen wa tin na ngba ti bi meta ko to re
0: ko de da yin odugo ma se child abuse ni
1: ran child abuse ko lo shanu ko lo shanu fun wa sha
0: kon ka yan so kon ko we si wa kon fe nu kon da soro yi ta lo ye ko ba omo wi se iya ni abi baba nibi ti won tin ba wa dasi awara ma jo nibi ama ma jo si shekini

0: mo pe ngbadun wa
1: ah ben
0: love you
1: eh ngbadun ara wa o iyanra
0: ijo eyi ekiti
1: awon ekiti
0: love you an soro nipa kon sin taluma ba omo wi and kon sin ba omo wi
1: ben
0: eni kon ko letter si wa message lori Facebook pe bawo ni a se le ki awon mo wa laya so pe bawo la se le je ka awon mo wa wa resilient ni lu Australia
1: be ni tori aye ile
0: awon mo Yoruba awon mo Africa bawo la se ma je kan wa resilient
1: kan fun won ni igboya
0: igboya
1: oro yen o ni agbara
0: bo ye ka pe awon onisegun kan ba soro ni pe
1: mo lero pe awon be ni o ye ka pe awon eyan wọ́n bá a sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹni tó kọ ó fi ránṣẹ́ sí wàyí náà a lè dá wọn lóhùn ráńpẹ́ ká wá pe àwọn onímọ̀
0: àwọn onímọ̀
1: kan wá tún bá wa sọ̀rọ̀ nípa ẹ̀ nǹkan tẹ̀mí lérò ni pé
0: àwọn onímọ̀ láti ilé ẹ̀kọ́ gíga àbí
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: kò tí nǹkan tí ẹ̀yìn
1: àwọn tó ń ṣèwádìí nípa àwọn irú nǹkan báyìí nǹkan mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ pé ká kí ọmọ láyà bẹ́ẹ̀ ni ó dáná àwọn ọ̀nà tá a fi lè kí àwọn ọmọ wa láyà nǹkan tẹ̀mí rò pé ó ṣe pàtó jù ni pé à ń láti kọ́ àwọn ọmọ ẹ ní àṣà àti èdè kan fi dá ara wọn mọ̀ ẹni tó bá mọ ibi tó ti wá tó mọ ẹni tó jẹ́ ó ṣòro kí
0: pàtó fún
1: kọ́ máa pàtọ fún
0: irú ẹni báyìí báyìí ló jẹ́
1: bẹ́ẹ̀ni
0: kò nígbà tóró mọ ẹni tó ń jẹ́ ẹni tó bá fẹ́ pàtọ fún wa ń sìn pé irú ẹni báyìí báyìí ló jẹ́
1: àìrọ́
0: irọ́ èmi mọ ẹni tí mo jẹ́ mo mọ ibi tí mo ti ń bọ̀
1: Yorùbá náà ni ìyá wọn
0: irú ẹ̀ ò ń ṣeré lé irọ́ ló pa irú mi ń ṣe dáadáa ibi tí mo ti wá irú mi tó ń ṣe ó pọ̀
1: bẹ́ẹ̀ni a lè fọwọ́ sí júwe lé bàbá wa torí a mọ́ lé bàbá wa rẹ̀ mọ́ ẹ̀ta jẹ́ ni ọmọ tí ò bá mọ ẹni tó jẹ́ tí ò mọ ìdílé tó tí ò mọ nípa ìtàn ìdílé tó ti wá àti bí wọ́n ṣe jẹ́ èèyàn pàtàkì pàtàkì tó òun ni ó wà lára nǹkan tó pé tó máa kàn bu ọmọ náà kékeré àti màá ní ìrẹ̀wẹ̀sì ọkàn ṣùgbọ́n ẹni tó bá mọ ẹni tó jẹ́ tó dára ẹ̀ mọ̀ tó mọ̀ pé ògbóǹjìgì Yorùbá ni mí ìdílé àwọn ọba ni mo ti wá ọba sọ
0: ó wá láti ìdílé ọba o kò wá láti ìdílé ó mọ̀ pé nílé tóun ti wá o àwọn èèyàn gbọ́n àwọn èèyàn kò ṣiṣẹ́ tán fẹ́ ṣe tán lè ṣe tán wá lè ní wọ́n fẹ́ ṣiṣẹ́ àwọn tó ń wa ọkọ̀ kí ló ń pa aeroplane
1: ọkọ̀
0: òfurufú òun á ṣe tó bá pẹ́ oníṣègùn ni òun lè ṣe tó bá pẹ́ iṣẹ́ nọ́ọ̀sì ni òun máa kò sí nǹkan kan tí kò lè ṣe o lè tẹ́ḿbẹ́lẹ́
1: bẹ́ẹ̀ni
0: kò ṣe tẹ́ḿbẹ́lẹ́ kán sọ pé ibi tó ti wá wọn òun wẹ̀ irọ́ ló ń pa ojoojúmọ́ ló ń wẹ̀ níbi tá a wà ti wá ìgbà wọn wẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àti ilé ni wọ́n ti kọ ó dẹ̀ ṣe pàtàkì kán máa gbé àwọn ọmọ lọ lé torí gbà míì bíyàn bá padà síbi tí ó ti wá tíyàn fẹsẹ̀ kan ilẹ̀ ibẹ̀ tíyàn dúró tíyàn rí gbogbo àwọn èèyàn tó jọun tíyàn débẹ̀ torí táwọn èèyàn kì í ṣe pé wọ́n fẹ́ pe orúkọ ẹ̀ wọ́n pe dáadáa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ó ṣe kì í ṣe pé kì í ṣe ọmọ ìlú Australia bọ̀ pé kò lọ síbi tó yẹ pé àwọn èèyàn tó fojú jọ pọ̀ máa ń fúnyàn nígboyà wọ́n jẹ́ kí inú yàn dùn.
1: Nǹkan míì tí mo tún rò pé èèyàn lè ṣe ni pé èèyàn láti ran àwọn ọmọ lọ́wọ́ láti lè máa dá ronú àbí kọ́ máa dá ṣe àwọn nǹkan díẹ̀díẹ̀ kì í ṣe pé tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ àti sáré wá atuse fun won atayo
0: helicopter mom
1: eh ani suru pe
0: lati ba won obirin wa soro rawon lo ma ntete fe gba ise lowo awon omo kan wa solution fun
1: te ga popo obi na lo ma nse be a kan se jura won lo jura wa lo ni
0: obirin lo nse ju
1: awon obirin kan awon baba gan lo nse ju sugbon sugbon en ton seju abe en ti o seju yen ko ni koko koko ni pe ka fun apere e mo bi pe won ni isoro die kekere boya won fe jade sita
0: e ti wa frustrated
1: ma ti ma binu a de ti sare wa nkan ta le ati wa
0: toys grown no pram
1: ati wa solution si kaka be o so pe ka je ki won kon ronu pe kini nkan ti mo le se lati tun kini se kini mo rati itan kan ti mo gbo ni bi o ti to bi ose meji sisin eniyan so pe awon olowo ngba ti awon ke sugbon so sokoto nwa ya sugbon mama ohun awon omo mejo ni won nile
0: mama en lo de bi gbogbo
1: mama en lo de bi gbogbo won de tun ni baba kan na ni aye igba ti awon eyan ma bi mo pupo ni kin se aye sin eni na ti dagba
0: won gbianju
1: o wa ni pe ohun tun ni mama ni aburo ton toju to si je omo owo sokoto awon o de nse awon to ni o pupo so sokoto n wa ja ohun wa lo ba mama won pe sokoto ohun ti ja ko ba ohun tun se mama ni pe ko lo mu apo ti o wa tabere wa o wa lo mu wa o gbele won lowo o wa ni pe mama won wa so fun pe ko n bo ohun na o ni pe o so pe ko wo ibi oho yen ko ki bo ohun bo ngba to n bo ohun tan mama won ni pe ko n lo ko fi tan koko ni eti pe loro kan sa bi stitch meji nikan ni mama won se won fi han ni ko ma wo leyin won ni ko lo joko ni corner ko ran gbogbo sokoto yen tan o ni ohun joko ti o
0: gba regun re dada
1: o gba ko to itan en to so itan na ko so boya aberegun bo sugbon o ni ohun joko ti ohun da mo pe mama won ni ba ran kini yen ohun sa yimo ngba to ya ohun sa ran tan ohun atutu ngba to ya ohun sa ran tan sugbon ni pe ohun o le sapejuwe bi inu ohun se dun pe ohun ran sokoto yen o ni pe ohun o ti e ri pe ohun o ti e mo nisin to ohun ti dagba ohun o ti e ohun da mo pe kini yen ko ni rewa sugbon pride to ohun ni inu dun o ni bo ohun se wo sokoto yen e ro pe gbogbo yen a ro pe sokoto tutun ni toro fowa re se o de ni pe mama won o de wa tiju tori pe won ran dada sugbon nkan tun se pataki si mama won ni pe ohun lo se o de ti ko bo se nse o aso nkan ti mo wa ko ninu itan yen gba ti mo gbo teni yen so itan yen ni pe awa gan gege bi obi a lati mu ki tiju tori nkan to ma nje ka won lara nkan to je ka ma se
0: tori afẹ ka won se mistake
1: afẹ kan sasise
0: kan ma subu
1: kan ma subu kan ma se sugbon won lati subu
0: die
1: tori die na ujo
0: as na lati ko kan se nse
1: kan se nse nkan
0: in se pe tori gbogbo e te ba n ba se nu le ita lo ti ma ko wa
1: a olorun je ko won mo wa ko pe ko wa lati ta yin oda tori mo ge yen ma dun do ma dun nkan yen mo fi sowo osi mi pe eyan lati fun awon omo ni anfani lati ma se nkan die die to won ba ti dagba die fun $5 je kon lo korin lo si corner shop of course eyan ma eyan make sure pe o safe eyan le duro ni tosi ko ma wo won sugbon kon lo ra fun ra won
0: kon de fulfill kon soro tori nkan tuntun sele ni pe eyan lati gbianju ki omo ma lose voice and losing voice yen ki n se oro enu lasan ki normal natural character omo
1: ka ma fe gba na danu
0: ka ma fi ka ma ba wi kon kon yo kuro lare ini e se pataki omo kira rawness ti omo yen je ko wa nbe ko omo yen wa confident ko le soro e fun ni $5 eni lora nkan to wu e then to ba de ra de le ma bere lowo e pe chocolate marun to ra yi kilode kini di to yi o fi ra chocolate marun kiloro
1: e de je ko soro
0: e ma ba bi kini okay to get a bere lowo e se ma fun yin le okan abi meji ede mama ko na pe ki iyan ba ra nkan ikin se fun re nikan
1: beni
0: fun
1: ko mo ma ni ko ma mo pe ohun lati ma toju awon ara le ohun ara
0: le o eh eni pe te ba dagba nse ni ko toju yin but lati kekere na ni a ti ko pe gbogbo ara le lo toju o
1: ade ma fi apere hun ka omo na ma ri pe bo awon agbalagba to wa ni awujo o to wa ladugbo omo toju won
0: e ma fi wale o e ma fi wale ai nourishish awon oro ta fe ba yin so.
2: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makuron Ben, Tobakuron Ben, Timba Mue, Wajeba. Don't touch that dial.